gbogbo olùgbọ́n mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́n mi àti láti gbọ́n mi ní kùtùkùtù lónìí ọjọ́ kejìlá oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026 gbogbo olú ẹ dìde o ìkan nínú àwọn ọjọ́ tí a kì í fi ṣe awẹ́wà tún rè o gẹ́gẹ́ bí wòlíì ọ̀dẹ́kúnlé epaphras bí mo ṣe máa ń sọ pé nínú àwọn ọjọ́ tó ń bẹ nínú ọ̀sẹ̀ àwọn ọjọ́ mẹ́ta kan ń bẹ tí ènìyàn kò gbọdọ̀ fi ṣe awẹ́wà ẹnìkan níbi ọjọ́ wo alákọ̀ọ́kọ́ ọjọ́ sunday bíbélì níranti ọjọ́ ìsinmi láti yà sí mímọ́ ọjọ́ agbára ni so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ọjọ́ bí òní báyìí ọjọ́ àánú bí eléyìí ṣé wàá ròní tọ́jú ọjọ́ àánú báyìí àwọn oní àwọn yorùbá gbàgbọ́ pé òní lọ́jọ́ ìrúbọ ọjọ́ tí ẹbọ máa ń fin ni ọjọ́ tí ẹbọ máa ń dà àwọn oní bíbélì gbàgbọ́ pé òní lọ́jọ́ àánú òun ló jẹ́ àfi ìpàdé àdúrà wa sí irú òní báyìí ọjọ́ jímọ̀ tó ní ọjọ́ kẹta à nírú òní báyìí àdúrà mẹ́ta kan ń bẹ tí ọlọ́run kì í kọ ẹnìkan ní ẹ̀sà wò ẹ mọ̀ bọ́ ń bi pẹpẹ náà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ìrànlọ́wọ́ ọlọ́run bá a ṣe jọ mú bọ̀ ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ òní lọ́jọ́ àánú àdúrà mẹ́ta kan bẹ tí ọlọ́run kì í kọ alákọ̀ọ́kọ́ òun làdúà fún ọpẹ àdúrà ọpẹ sẹ́rí mẹ́ta yẹn èmi ó wà fi kan kun lónìí àdúrà ọpẹ ọlọ́run kì í kọ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí bíbélì ni ẹ hó ìwà ayọ̀ sí olúwa ẹ fi ayọ̀ sìn ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn ti ọpẹ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn ti yìn ẹ máa dúpẹ́ fún ẹ̀yin wo lẹ fẹ́ jẹ́ àjọ dúpẹ́ fún mi ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ ẹ jẹ́ àjọ dúpẹ́ orin méjìlá gbé sókè ẹnjìníà ẹ bá ń gbé orin yẹn sókè ti pastor mrs Temitayo ká kọ́kọ́ fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìgbà tó bá yá a tún fi mí sí lára.